0: Kaaro, e kaasan, e kaalẹ lati gbogbo bi te ti n gbọ wa lori Yoruba Language Program on 4EB Radio. Awọn lotu te gbadun jujuju, olotu ola.
1: E kaaro, e kaasan, e kaalẹ ni gbogbo bi te ti n gbọ wa, sa alaafia lẹwa o.
0: Alaafia ni, olotu seyi.
2: Ẹnlẹ́ o, ẹ káàárọ̀ o, ẹ káàbọ̀ sórí ètò ṣe dáadáa lábá yín.
0: Dáadáa ni àti olótù yìí kọ́. Ẹ pẹ̀lú ọba ni ọ̀sẹ̀ yìí ṣe lọ.
1: Ó lárinrin o.
2: Ọ̀sẹ̀ tó kọjá ni a ṣe ayẹyẹ àyájọ́ àwọn ìyá agbádùn ara wa gan.
0: Ayin tó tọ́ dẹ̀ ni ìyẹn ti.
2: Lọ́sẹ̀ tó kọjá.
0: Lọ́sẹ̀ náà kì í ṣọ̀sẹ̀ tó kọjá o, báwo lè ṣe ti yín?
1: O da ẹ pe wọn ṣe reminisce, wọn ṣe a. O dabi ni pe wọn like e, wọn like e, wọn ṣe yẹ gan, wọn gbadun, wọn gbadun.
2: O ṣe mo ṣe pọnu lasi. Mo ti gbagbe.
0: Olótú wa, kí ló ń ṣe fún yín? Kí ni dádì yín ṣe fún yín àtàwọn ọmọ?
2: Wọ́n yẹ mi sí. Gbé mi jáde. Mo jẹ oúnjẹ tó wù mí. Wọ́n fún mi ní òdòdó. Wọ́n fún mi ní oríṣiríṣi ẹ̀bùn.
1: That's good.
2: Àwọn ọmọ kọ coupon. Ìyẹn mo like ẹ̀ gan. Wọ́n kọ coupon. Wọ́n wá gbàgbé wọn kọ how many times. Sí coupon ẹ̀ tí mo bá sọ fún ọ pé ìjọ tó bá ti wù mí báyìí ni mo lè gbé jáde. Wọ́n ní ìyàwó ẹjọ́. Ẹ̀kan ni àmú ní kìí ṣe ẹ̀kan
1: ilé yìí.
2: Anytime ni mo máa wá lo báyìí. Coupon foot massage, making tea, àmú ní wo. Ayé mi ti da. Wọ́n sáyé. Ìjọ tó bá ti wù mí bá máa gbé coupon jáde.
1: Ìyẹn dà. Mo like ìyẹn. Ó lágbára o.
0: Olótú wa, kí náà ń gbádùn nígbà níjọ Mother's Day.
1: Ọjọ́ Mother's Day.
0: Ọjọ́ àwọn ìyá wa.
1: Mo gbádùn pé èmi náà jókòó, wọ́n so oúnjẹ fún mi.
0: Èmi
1: náà kẹ́sẹ̀ sókè.
2: Correct.
1: Ọjọ́ yẹn gbogbo nǹkan tí n bá fẹ́ náà ni wọ́n fẹ́. Ṣó ta bá fẹ́ wò náà ni tí mo fẹ́ wò náà ni gbogbo yẹn gbúdọ̀ wò.
2: Ìyẹn pàṣẹ.
1: Ṣèbọ́jọ́ ìyá àwọn ìyá lẹ pé.
2: Ọjọ́ àwọn ìyá ni bẹ́ẹ̀
0: ni. Kí la ní fáwọn èèyàn wa léni?
2: A ní oríṣiríṣi. Àwọn orin tó ń wúni lórí. Orin tí àwọn máa jó. A ní ìyẹn. A dẹ̀ ní àwọn oríṣiríṣi. A ní àwọn ìtàn. A ní àwọn àlejò tá a pè wá láti bá a sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi nǹkan. Loaded program ló wà léni. Loaded.
1: Don't touch that dial.
0: Àbí o, don't touch that dial. Orúkọ wo la máa ń pe àwọn olólùfẹ́ wa, àwọn èèyàn tá a fẹ́ràn? Ṣé mo kọ́ àwọn òyìnbó, wọ́n máa ń ní oríṣiríṣi tó máa ń pe àwọn èèyàn tó fẹ́ràn? Wọ́n pa àwọn kan ní sweetheart. Darling. Babe. Baby.
2: Ti babe àti baby yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta. Ó yẹ ká sọ̀rọ̀ yìí torí àwọn ọ̀dọ́ wa. Wọn ò mọ̀ pé nílẹ̀ Yorùbá wa gan ní àwọn orúkọ. Ta máa fi gbogbo wọn baby.
1: Kíni tó mọ
2: baby? Ní ọkàn máa ti ẹ̀rùn yọnú. Máa gbọ́ baby.
1: Baby. Báwo ni máa pe ọkùnrin ní baby?
0: Kí lè fẹ́ kàn máa pè wọ́n tèmi nìkan?
1: Tẹ́ ẹ bá ń pe ọkùnrin ní baby, àgbà tó máa wá baby ẹ̀ máa tún wá máa bínú.
0: Ok, ṣé kíni kan á máa
1: pọ ọkùnrin
0: yẹn? Kíni kan á máa pọ ọkùnrin? Ṣé kan máa pè ní onítèmi?
2: Onítèmi, my own.
0: Àwa ẹ̀yin obìnrin wa tẹ jẹ́ ọmọ Yorùbá ṣe ń gbọ́. Onítèmi ni a fẹ́ gbọ́
2: bẹ́ẹ̀ mọ́. Olówó orí mi.
1: Olólùfẹ́ mi.
2: Olólùfẹ́ mi.
1: Adé mi. Adé orí mi.
0: Ayànfẹ́ mi.
1: Ìfẹ́ mi.
0: Olólùfẹ́ mi. Ó dàbí ká ti sọ yẹn.
1: Ká ti sọ yẹn.
2: Onítèmi yẹn mo fẹ́ràn ẹ̀ gan.
1: Àwọn ọkùnrin náà dẹ̀ lè máa pè ìyàwó wọn ní òrékelẹ́wà.
2: Yes o.
1: Òrékelẹ́wà ayé ọ̀gá.
0: Obìnrin yẹn láti ṣe ní òrékelẹ́wà.
2: Gbogbo obìnrin lè òrékelẹ́wà ẹ̀jẹ̀ fìyẹ́lẹ̀.
1: Wà ní.
0: Mo ń sọ̀rọ̀
1: náà. Òrékelẹ́wà ní.
2: Òrékelẹ́wà
1: ayé ọ̀gá.
2: Òrékelẹ́wà yẹn wọ́n ti mọ ní bá ṣe máa ń pè òrékelẹ́wà. Kì í ṣe pé àkọ́fẹ́ sí òrékelẹ́wà. Ó máa ń dùn sọ.
0: ayomide.
1: Ayomide. Ododo mi.
0: Abio.
2: Ododo is flour.
0: Sisi mi.
2: What in yan soon di oyinbo oyinbo?
1: Sisi o kide show oyinbo na.
2: Sweet Susie.
1: No, sisi mi.
2: Sisi.
0: Adufe.
1: Mhm.
2: Ah.
1: Adufe ni.
2: I don't compete for ni yan.
1: Ah. Eh, on but en so compete we pe o not on lo de wa je ti ti te yan. Eh eh.
0: Ye dun.
2: Adufe.
0: So imagine.
1: Adufe.
0: Ayanfe. Ayanfe.
2: My chosen one.
0: My chosen one.
2: Yetu,
0: my beloved.
2: My beloved.
0: My beloved. Ayanfe.
2: Ayanfe me.
1: Abefe.
0: Oh, wow. One low one.
2: Emi got in. Emi got in kole.
0: One kole.
2: Oni temi e mo feran ojusa.
0: Oni temi e da.
2: Olomi.
1: Olomi.
0: Olomi. Toto ni.
2: Olomi
0: ba mi ti obirin yen ba je ni to je pe o ma fun yan ni heart attack e to da
1: eh eh
0: wa na o bi wa te pe okan yan ma yan ni iwo ni jogbon
2: se pe in an endearing ero ti orin yen ohun ti mo fe je mi o je ki ngbo
1: pe
2: mi loruko o fa mi ni rungbo se ero ti orin yen
1: o ga o
0: ejo bo bi ara mu lo ma pe ni jogbo
2: o ba se wa pe ninu orin yen na ni eleyin ju ege
1: eh eh eleyin ju ege
2: eleyin ju ege
0: oh I see
2: oh wow
0: yeah da bo po ju tori we you babe sweetheart
1: yeah I will baby baby only only two more
0: only two more o jinle
1: o jinle oyin you know oyin mi
0: oyin mi
2: oyin
1: ayaba the queen of the house not the queen of the jungle
0: yeah da come iyo
2: aye mi
0: iyo aye mi iyan tin
2: o tin lo si phrase
0: iyan tin di eyin ju eyin ju
1: isura mi
0: isura mi
1: ooh
0: aso bora mi
2: oga aso bora
0: ah winter dem bo
2: ah e we let him be lo bai
0: to
2: lo well winter fact statement of fact statement of fact
1: oda oda
0: Jula
1: ko si wahala ko si wahala ibora yen gan le yan ni
2: well yoruba ni eniyan laso mi
1: te de ba ni bora to tun ni eni bi okan mi se awon mo ti tan
2: ademi nko
1: ademi
0: crown
1: abemi
2: abemi
1: ajoke
0: opo gan
2: yan pa awon orukan e lara won gan tin jomo awon oriki
0: ben
2: to tun ma fa awon eyan asa awon rin awon oruko po ni e awon oruko ti won fi ni yoruba ti won fi pe en te o ni fe to feran ju
0: olomi
2: onitemi
1: o gan